0: Life Mission International.
1: Ìtọ́jú bàbá mi bó lè ká sí opposite Wema Bank.
0: Tèmi
1: ẹja mọ̀ gbà ní ibi pẹpẹ ní ìlú Ìbàdàn.
0: Níbo lè yan ọmọ Ọlọ́run wá?
1: Níbo lè ti
0: jíbo wọta bí ikú yìí?
1: Ẹja mọ̀ bọ̀ níbi pẹpẹ.
0: Òjò pòkè bí ikú yẹ̀gẹ̀
1: lọ́wọ́ bàbá mi.
0: Ajíhun bí ọ̀kín.
1: Ọlọ́run tó níbi ikú ní àwọn
0: wòlíì.
1: Ojo poke bi ko yege
0: dadi e wa dobale
1: ajiru bi o tun
0: lojo Friday mi
1: Olorun to ni gbogbo
0: e
1: ni awon woli
0: 21/8/2020
1: dadi e wa dobale
0: ojo kokanlelogun
1: Friday mi
0: e wo mi ma
1: today
0: is 21/8/2026
1: ni bi gbogbo e yan Olorun ti lanfani
0: mo fe ke dobale ke yi ka o ke yi ka o
1: eleke jo nlo ba se ko wi
0: ti bi gbogbo eyan omo Olorun ti lanfani
1: mo fe ke dobale ke yi ka o ke yi ka o
0: ka jo gbe orin soke
1: engineer eti omi e bole ki omode atago mo pass ni bi won ba wa e wo eyin oke tan patapata ni

ẹnì kan ní wòlíì mo fẹ́ bá yín sọ̀rọ̀ mo fẹ́ send the testimony mi kọ́ loud bí ọba loud yìí ní gbé ẹ wo number yìí 082